0: que no te encantaba.
1: Wọ́n kò pọ̀ sí ibù, wọ́n lọ́mẹ́ríkà wíwá dé tí ń bọ̀, wọ́n ní pọ́ wọn ní London mú ń bọ̀, báwo ni wọ́n ti